ọ̀rọ̀kọ̀ ojúmọ̀ kọ̀ ojúmọ̀ kọ̀ ojúmọ̀ mọ̀ níbi gbogbo tẹ̀tí náà fàájẹ́ àti mọ̀ ń bọ̀ wà lóòrọ̀ yìí òkèyàn ò àkèyàn alùmílọ́gbọ̀ ẹnu bí ẹkọ́ àti ó ti wà ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò ẹkọ́ ogójì ọjọ́ ti lò àwọn ojú gbogbo orílẹ̀ èdè àtàǹbà kiri ẹranko iṣẹ́ àná àti tó kò múra tòní lágbára lọ́wọ́ ọlọ́run ọba ní ìdúpárẹ̀ àmìṣe lásán láṣẹ ìlédùá ẹkáàárọ̀ níbi gbogbo tẹ ẹ ti ń láǹfààní àti mọ ẹgbọ́ wa láàárọ̀ kùtùkùtù ilé agbọn ilé ìtàdé ibẹ̀ láti yànnàná àwọn ìròyìn eléyìí tó yẹ pé ó jẹyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ ilé wa nínú àwọn kókó ọbẹ ni o àáyẹ̀wò ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì ó ń bọ̀ náà.

tó jẹ́ lọ́gàá èèyàn ní ilé iṣẹ́ ètò ààbò ti ojú òfurufú wọ́n ti fi ẹ̀bẹ̀ síta látàrí ìbúgbàmù ọkọ̀ ojú òfurufú eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ondo. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé kí ìfarabalẹ̀ kó wà nítorí pé kíni iṣẹ́ ìwádìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀ báyìí. Wọ́n fi bákan náà nínú ìwé ìròyìn Punch àmọ̀ wá fún yín wípé àwọn agùnbánirọ̀ eléyìí tí àwọn òṣìṣẹ́ aláàbò tí wọ́n gbà ní àkàtà àwọn ajínigbé tí iye wọn ò dín ní 20 wọ́n ti ṣe kíni, wọ́n ti padà fojú rinjú, tí wọ́n sì ti fara kínra pẹ̀lú àwọn ẹbí wọn gbogbo. Bákan náà wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ o, ta ló sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ká tó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ eléyìí tá a fẹ́ gbé lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, wọ́n ní a ò nílò dín ní àwọn ẹgbẹ̀ta ó dín díẹ̀ àwọn agbófinró ká tó lè bẹ̀rẹ̀ ètò ti ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ta ló sọ eléyìí, ẹ láǹfààní láti gbọ́ ìyàn nínú ìjẹ́ ti gbọ́ tààrù mẹ́fà bá ti lò. Bákan náà ni òní yìí náà ni kò ní dọ̀la gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò orílẹ̀ èdè yìí yan INEC bí wọ́n ṣe kéde rẹ̀ pé ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027. Wọ́n ní gbogbo àwa tá a ti fowókọ́lẹ̀ yìí fún káàdì ìdìbò alálòpẹ́ wa òní náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ni gbígbà rẹ̀ òní ó bẹ̀rẹ̀ o. Nítorí ìdí èyí gbogbo ẹ̀ láǹfààní láti gbọ́ tó bá di aago mẹ́fà. Bákan náà lọ́dà ẹjẹ́ á wò òwe ìròyìn ti Daily Post eléyìí àwọn ìròyìn eléyìí tó jẹ́ wípé ó ṣiyọ ń bẹ̀ tẹ́ láǹfààní láti jẹ̀gbanú ẹ̀. Lọ́dà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wọn ti kéde rẹ̀ báyìí wípé epo bẹntiróòlù ó ti di 1,350 náírà lórí jálá kan ní 1,350 per lítà. Wọ́n ti kéde rẹ̀ báyìí pé torí ibi tí ó wà nù kò ní lo òkè bẹ́ẹ̀ bí ó sì ní lọ́ọ̀lẹ̀ ìyànbá ní apá àti bẹ́ẹ̀. Bákan náà onípínlẹ̀ Èkìtì ni gómìnà Oyèbáńjì ó ti gbé àbá ìṣúná ọdún 2027 ó ti gbé lọ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní gbogbo ẹ̀ ó ń lọ bí 1,500,000,000 náírà òun náà ni ó gbé lọ síwájú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkìtì fún ti àbá ètò ìṣúná ọdún 2027. Bákan náà ọ̀dà ní inú ìwé ìròyìn Daily Post bákan náà wọ́n ní ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ o. Wọ́n ní wípé àbájáde èsì ìdìbò eléyìí tí yóò bá wáyé kó jẹ́ èyí tó jẹ́ wípé yóò yanrantí tí ó sì jẹ́ èyí tí inú àwọn ọmọ Nàìjíríà wọn ó dùn sí. Ọ̀dà ní ìpínlẹ̀ Benue ọ̀dà ẹjẹ́ àwò báyìí nínú ìwé ìròyìn Daily Post náà ni wọ́n ní ìjọba ìpínlẹ̀ Benue wọ́n ti ti àwọn ilé ẹ̀kọ́ méjì kan pa o lórí wípé kíni wọ́n pọn ní dandan fún àwọn akẹ́kọ̀ọ́ láti ra ìwé kíkà kan eléyìí tí wọ́n ní wípé nítorí ìdí èyí wọ́n ní ìjọba ìpínlẹ̀ ibẹ̀ wọ́n ti ṣàkọ́kọ́rọ́ mọ ilé ẹ̀kọ́ méjì náà. Àwọn ilé ẹ̀kọ́ wo ẹgbọ̀n tààgò mẹ́fà bá ti lò nínú ìjẹ́ ti gbọ́ látàrí bí ètò ìdìbò ọdún 2027 bó ṣe ń súnmọ́. Ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ìyún Dàpọ̀ Abiodun ti fìdí ẹ̀ múlẹ̀ o wípé àní-àní ò sí ńbẹ̀ òun ó rí dájú wípé ìbò tí ààrẹ Tinubu ò ní láti ìpínlẹ̀ Ògùn kò ní dín ní 2,000,000,000 bó ti jẹnu gbogbo ẹni bá dáni lójú àfi ṣe kíni àfi gbárí ni ìyún bá òun ní apá àti bẹ̀hùn. Àwọn ìròyìn yìí pẹ̀lú àwọn ìròyìn míì òun náà ni a láǹfààní láti mú wa fún yín gẹ́gẹ́ bí aago mẹ́fà bá ti lù ìyún nínú ìjẹ́ ti gbọ́ eléyìí ti ṣe àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jẹ́ pé ẹ láǹfààní
ni ati gbọ iyun la ro yi ago mefa nle mi ati latu pade ara wa nigbati a mo tu awon iroyin ohun ta mo tu pale fun wa iyun ni okokan ejeji lati nu awon iwe iroyin lorisirisi bo ti jenu awon iwe iroyin lolokun ojokan na ni o se kini ni o ni o tele wa wadi laaro yi a tun mu wa fun yin bakan na wi pe to oba Eko oba ilu Eko iyun oba Rilwan Akinolu nse ni won ti bu enu atelu awon owo ori eleyi to je wi pe o gagara eleyi ti o ti o gege bi adina gba oku fun eto eko eleyi to je wi pe orilede wa Nigeria n koju isoro lagbon re bakan na ni won ro awon won ro ijoba apapo lati gba awon osise sise si tori wi pe ile eko gbogbo orilede yi anilo awon osise fun eto eko ile eto iyekoro awon iroyin block okan ijiji la mu wa fun yin lati nu awon iwe iroyin punch iwe iroyin daily post iwe iroyin vanguard bakan naa ni iwe iroyin ti Lagos Tempo gbogbo e bayi awon ni iroyin ni o sodo sibe si je wi pe agbon yebe yebe laaro yi oda ba go marun abo bo ba ti lo mo nikan go ati emi ati ni a lo darapo mo oluso agutan Femi Emmanuel lori eto ti won ile ti won pe ni Turning Point Radio 1103.5 FM ohun naa le lanfani lati mo gbo adura mo mi balogun loko mi a pade laago mefa e ja je gbadun orin daago marun abo nigba ta lo darapo mo etutu kan e seun o bi e ti se n tete igbo wa.

balẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá pọ́ńdókó ìlú mọ̀ká ni wá tilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà kọ́mọ.

tọ ẹ já mọ ìfikira wa kojúmọ lẹẹkan sí níbi gbogbo tẹtí láǹfààní àti mọ gbọ ìkànnì rédíò 1103.5 FM. Ǹjẹ́ ti gbọ́ lélẹ̀ yìí ẹ ti mọ̀ wípé bá aago mẹ́fà bọ́ bá ti lù ú oníkangó bẹ́ẹ̀ bá ti ń gbọ́ bá ń ǹjẹ́ ti gbọ́ ẹyò ẹsì tún ti gbọ́ orin ǹjẹ́ ti gbọ́ ẹyò. Ajẹ́pà ti kọ́ àwọn ìwé ìròyìn ọ̀dẹ́ náà nu lọ́kọ̀ọ̀kan ìjèèjì àwọn ìwé ìṣiríṣi òun náà ló wà níwájú mi ẹyò ẹyẹ mi ò dá fò àbí ọlọ́wọ́ bá àbí èdùbà lórí orí ẹ káàárọ̀ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wà láàárọ̀ ìyá kù sí àná tó kù múra tòní òní ó sàn wá sówó yóò sàn wá sọmọ yóò sàn wá sẹ́kù tí ṣe báálé ọ̀rọ̀ àtẹ̀mí àti yín àní ló ń gbé sọnù bí ò ṣe bí ọ wàhálà ò ní wọlé tọ̀ wá o ìjáde ìwọlé wa kò ní báráyé nù yorùbá ti ń lọ tá à ń bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi èdùmàrè ní báyìí tádìẹ ń toko ìmọ̀ bọ̀ náà là á mọ̀ lọ tí ewu kankan sì ni wu wá kò ṣe lédùá báyẹ ọdún ìṣe ń lọ sópin tá à ń súnmọ́ ọdún tọ́dún súnmọ́ wa lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi èdùmàrè wọn ò ní fẹ́nikẹ́ni ṣáàtì o láṣẹ ìlédùá ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí níbi gbogbo ẹ ti ń gbọ́ wa ìkànnì rédíò 1103.5 FM náà leléyìí gbọ́ yìí orí ìjẹ́ ti gbọ́ ibẹ̀ náà la wà eléyìí ti ṣe ètò kan gbòógì kan ní rédíò 1103.5 FM níbi tẹ́ ẹ ti máa ń jẹ̀gbádùn àwọn ìròyìn eléyìí tó jẹyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa a ti dé ó dáa tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àmọ́ mu lọ́kọ̀ọ̀kan èjèèjì níbi tó ti jẹ́ pé a ti mọ láǹfààní àti mọ gbétí sí àwọn ìròyìn lóríṣiríṣi nígbà tí ọmọ ṣe kínní tí mọ gbẹnu sí tí ń sì mọ tu dàálẹ̀ fún yín ẹyin wà bí àpò yèrè náà ní mọ ṣe kínní mọ já jùlẹ̀ fún yín ó bí ìbẹ̀rẹ̀ kábẹ̀rẹ̀ sí ní mu ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì láti inú ìwé ìròyìn punch a mú wọ inú ìwé ìròyìn daily post a mú wọ inú ìwé ti lagos tempo bákan náà láṣẹ látún láǹfààní láti mú wọnú ìwé ìròyìn ti vangard bí gbogbo ṣe lọ náà láàmọ ṣe kínní láàmọ tẹlé lọkọọkan ìjèèjì yá ẹjá bẹrẹ láti bí yìí yóò bá bọ wọn ní tó bá dunni báyìí iná ní pọ lọrọ ẹni o òun náà ló fi jẹ wípé ibi ọrọ eléyìí tọkan gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ o ǹjẹ́ ti gbọ́ o nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí gbagada náà ni ìròyìn ọ̀hún o torón gangan náà ni balógun ìròyìn eléyìí tó jẹ́ wípé ó wà lójú ìwé àkọ́kọ́ ti ìwé ìròyìn punch láàárọ̀ yìí ibẹ̀ náà ni sì ti bẹ̀rẹ̀ o wọn ní ìjọba àpọ̀ pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ọlọ́gbọ̀n ọjọ́ eléyìí tó jẹ́ pé wọ́n fẹ́ fi mú àdínkù bá iye owó eléyìí tá a ra bẹtiróòlù jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà o wọ́n ní látàrí ìgbésí eléyìí tí ìjọba àpapọ̀ tí wọ́n ń gbé níṣe ni àwọn tó jẹ́ ẹgbẹ́ alátakò lọ́lọ́kan òjọ̀kan òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ ìgbésẹ̀ ìjọba àpapọ̀ yìí o báwọn kan ṣe ń wí kan ńlá wọ́n ni wọ́n ń wí tiwọn o ó yẹ jẹ́ àṣàlàyé ẹ̀ka bẹ̀rẹ̀ sí ní mu ní ọkàn èjèèjì bó ti ṣe wà ń bẹ̀ láàárọ̀ yìí o wọ́n ní ẹni àkọ́kọ́ eléyìí tó jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ iyùn lórí ìgbésẹ̀ náà òun ni àtíkù àbíbọ̀ bákan náà ni ikọ̀ ti obedient movement ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress bákan náà òun ẹni tí ẹni tó jẹ́ ìgbìmọ̀ tó ń polongo ìbò iyùn fún gómìnà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ààrẹ nínú ètò ìdìbò ọdún 2027 náà bu ẹnu àtẹ́ lu o bẹ́ẹ̀ bá gbàgbé ìjọba àpapọ̀ òun náà ṣe rẹ̀ lánà òde yìí wípé kíni wípé níṣe ni kí iléeṣẹ́ àbí àjọ eléyìí tó jẹ́ wípé ó mójútó ọ̀rọ̀ epo rọ̀bì àbí epo bẹntiróòlù iyùn lórílẹ̀-èdè wa Nàìjíríà iyùn Nigerian National Petroleum Company Limited wọ́n níṣe ni kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe àwọn ìpè kí wọ́n sì ṣe àwọn tó yẹ iyùn lábẹ́nú láti rí dájú wípé wọ́n ń gbà ta bẹntiróòlù fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ dínkù wẹ́rẹ́ iléeṣẹ́ ààrẹ ó fìdí ẹ̀ múlẹ̀ àwọn ṣe àgbékalẹ̀ eléyìí lọ́nà àti rí dájú wípé bí àtinúbí bí wọ́n ṣe kéde pé

owó ìrànwọ́ orí bẹtiróòlù pé ó ti lọ iyun ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún 2023 wọ́n ní àwọn fẹ́ gbé ìgbésẹ̀ eléyìí lọ́nà àti jẹ́ gbogbo kó rọrùn díẹ̀ iyun fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n nípa abájúká máa wò ó ká sì máa ṣàlọ́kọ̀ọ̀kan ìjèjì ó ṣe wípé níṣe ni epo bẹntiróòlù òní òtún bẹ̀rẹ̀ sí ní fẹ́ mọ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ mínísítà iyùn fún ọ̀rọ̀ ètò ìná àti àmójútó ọrọ̀ ajé lórílẹ̀-èdè wa nàìjíríà iyùn taiwo ìdílé tó fi síta lánàá òde yìí ó ní wípé níṣe ó di dandan iyùn fún àjọ ti nnpcl láti rí dájú àdínkù bá epo bẹntiróòlù iyùn láàrin ọgbọ̀n ọjọ́ péré ni ẹ wò ó níṣe lọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo ẹnu àtẹ lu irúfẹ́ ìgbésẹ̀ yìí wọ́n níṣe bí ààrẹ tinubu ni ló ní pẹ̀tọ̀ kí owó ìrànwọ́ orí epo pé ó ti lọ sọ́ọ̀sì kò lè padà wá mọ́ kí wá ni wọ́n tún ń gbé ní ìgbésẹ̀ pé ṣé ìṣàkóso àbí ká sọ wípé ìjọba àpapọ̀ wọn ò mọ ìgbésẹ̀ míì tó yẹ kí wọn ó gbé ni àbí ká ní wọn ò mọ odó eléyìí tí wọn ó dà wọn sí eléyìí wá láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ àdarí iyùn lẹ́ka ìbára ẹni sọ̀rọ̀ nínú ìlú African Democratic Congress iyùn ṣù frank ṣàyíbù pẹ̀lú fífi díẹ̀ múlẹ̀ pípẹ́tọ̀ ṣe rí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ yìí ó kù díẹ̀ káàtó wọ́n ní àyọkúrò owó ìrànwọ́ orí epo gan òun náà ní ṣe kíni ní mú ìsèpàṣẹ ẹ̀yìn bá ẹ̀ka epo rọ̀bì lédè wa nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló sọ̀rọ̀ ìwọ̀n bẹ́yìn bá fẹ́ kà á síwájú sí ìwé ìròyìn punch náà ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn láàárọ̀ yìí ó dá ẹní ẹ̀wà kọ̀rọ̀ ò lè bà yá ká mú papọ̀ mọ́ra àwọn ọ̀rẹ́ ká sọ dòdò ìdò dídí kí n tún fẹsẹ̀ kan dé inú ìwé ìròyìn ti dé post eléyìí tó jáde láàárọ̀ yìí o lórí ọ̀rọ̀ epo bẹntiróòlù ọ̀hún òun náà ni pẹ̀lú bíjọba àpapọ̀ ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo owó tá tí gbogbo wa tá a mọ ra bẹntiróòlù ní ìsìn lórí jákan wọn ní kò lè kò gbọdọ̀ lé ní ẹ̀rún kan àti ẹgbẹ̀rún kan àti ọ̀tàlé ní ọ̀ọ́dúnrún ó dín mẹ́wàá náírà iyùn 1350 naira iyùn lórí jálá kan lítà kan ni o ẹni tó jẹ́ mínísítà ètò ìnáwó àti àmójútó ọrọ̀ ajé iyùn lórílẹ̀-èdè wa nàìjíríà oyè délé náà ló fi àtẹ̀jáde yìí ló fi síta lánàá òde yìí o iyùn dá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó epo bẹntiróòlù ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú owó ìrànwọ́ orí epo wọn ní ọ̀rọ̀ yìí náà ló gbéròyìn sọ iyùn nílùú Àbújá lánàá òde yìí o gẹ́gẹ́ bí ohun tó sọ ó fi díẹ̀ múlẹ̀ wípé àwọn ti ṣetán o láti rí dájú wípé owó epo bẹ̀rù kọ̀ mọ́ lo òkè kó mọ́ wálẹ̀ wọn ò mọ ṣé ni ó yá gbé sókè irọ́ wọn ni wípé yóò dùn sójú kan ni eléyìí tó jẹ́ wípé kò ní jẹ́ ẹnìkan kọ́ sọ pé iye báyìí lòun ta tòun ẹlòmíì ó ní ń ta iye báyìí ẹlòmíì lé ní 1.5 ni ẹlòmíì lé ní 1.2 ni wọn ni gbogbo ilé epo pátápátá òun náà ni ọmọ ta ní 1,300 naira iyùn lórí jálá kan ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé nù tí wọ́n sì sọ wípé orí ibi táwọn ń lọ nù o kódà wọ́n ti ka iyùn lórí jálá kan ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń gbé nù tí wọ́n sì sọ wípé orí ibi táwọn ń lọ nù o kódà wọ́n ti kéde rẹ̀ tó kàn kú kí ìgbésẹ̀ kọ̀ wáyé lórí ẹ̀ lẹ́yẹ ọ̀sọ́ka ìwé ìròyìn punch náà ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún iyùn láàárọ̀ kùtùkùtù yìí.

sọ́tọ̀ ìjẹ́ ti gbọ́ bí ó ti ṣe jẹ́ wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n ní wípé iṣẹ́ tuntun ń lọ lórí ẹ̀ o. Àwọn ìròyìn eléyìí tó jẹ́ wípé ó gbòde kan tó sì jẹ́ wípé a mú wá fún ẹni tí ó jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà ẹ̀yùn ní apá gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ìyún ọmọọba Dàpọ̀ Abiodun ó ti sọ̀rọ̀ lánàá òde yìí o pẹ̀lú bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé tí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ti yọ ọba wáyé ìyún lórílẹ̀-èdè wa Nàìjíríà jákèjádò àwọn ìpínlẹ̀ gbogbo lórílẹ̀-èdè yìí wọ́n ní a nílò tó bíi ẹgbẹ̀ta àwọn tó jẹ́ òṣìṣẹ́ aláàbò ìyún àwọn agbófinró ọlọ́pàá ìyún jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní iye wọn yìí òun náà ni wọ́n gbọ́dọ̀ gbà sí o kó tó di wípé ọlọ́pàá ìpínlẹ̀ yóò jẹun tó jẹ́ pé yọ kẹsẹ̀ járe ó sọ̀rọ̀ yìí níbi nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ìyún níbi ayẹyẹ ọjọ́òbí eléyìí tó wáyé ìyún ní ìpínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣe ọjọ́òbí 70 ọdún ìyún 70 years birthday lẹ́yìn ikú ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ ìyún olúwa

won ti ro awon oloselu apajulo ijoba apapo orilede wa Nigeria lati gbe igbese lori oro eto abo orilede yi o awon wo ni won fi kini ni won fi ebe isita ajo kan ti won pe ni Arewa Consultative Forum ACF na ni won fi pe isita le ana ode yi si ijoba apapo orilede wa Nigeria won ni be bawo daada gbogbo nti o lo ni gboro bayi ko si nkan mi ko si gbese mi ju oro eto idibo odun 2027 won si fi die mule wi pe ise ijoba ni lati da abobo awon omo orilede Nigeria leyi to si je wi pe ijoba awon ni won o ti eriro rara bo ti wu ko mo emi ko mu so egbe Arewa Consultative Forum o na ni won fi atejade kan sita yin lana ode yo pelbu won ti se fi die mule lati odo eni ti o je akowe ipolongo egbe na iyun ojogbon Tukur Muhammad Baba ni ana ode yi ni egbo se sapejuwe ise ijoba apapo gege bi eleyi to je wi pe baba ni a mo ka loko kan ijeji ka mu oro abo emi ati duke awon ara ilu oni o na lo se koko to si se pataki o fi die mule si waju si ni pe ki are Tinubu ki won jo ki won mu oro abo awon orilede Nigeria lokunkun ni papa ju lo niru akoko to je wi pe eto dibo gbogbogbo o nkanlekun gbangban yi won lo se koko o se pataki o nitori na won ni be bawo daada isowo ti won fi nje awon eyan gbe ni ipinle Borno ni ipinle Kwara ni Zamfara ni Plateau ni Taraba ni Benue ni Niger ni Katsina ni Kogi ni Kaduna won ni olagbara po nitori idi eyi won ni baba wo daada awon bi ona marun o na ni awon agbebon ni won tun ti se ikolu iyun si ipinle Zamfara nikan ni leyi to si je wi pe ko si ojo kan bayi ki emi awon eyan ko mo sonu iyun ni ipinle na kun won mo je awon eyan gbe ki won mo baduki aje won ni eleyi ti to ge won nitori na bijoba bi isakoso ijoba apapo to wa lode bayi won ni bi won se npolongo ibo be na ni ki won o sise kini ki won mu ise won lokungundun ki won mo fi sele ki won mo polongo ibo iro o won mu won se npolongo bayi o na ni ki won mu ise se pelu bi iroyan bo ti se wa iyun ni oju iwe 36 ninu iwe iroyin punch iyun laaro yi oda eja tun wo mi ninu iwe iroyin punch nitori baba ti mu die bo ba ti dago mefa abo a lanfani lati lo si ka ikede ati ipolowo oja iyun lati apa abeun oda awon loga loga leka ile ise eto abo awon omo ologun iyun lori ofurufu oga agba ohun iyun emasha Sunday Anik o ti ra webe si gbogbo omo orilede Nigeria o wi pe e dakun e fi yede nu o ise iwadi eleyi to je wi pe o nlo lowo lowo iyun lori ijamba oko ofurufu eleyi to sele ni ipinle Ondo won ni wi pe to je wi pe o gbemi awon eyan 5 25 ni won ni ise iwadi nlo lori e lowo lowo Anik soro yi iyun lana ode yi ni ni ni pelu bo ti se n ba awon akoroyin soro o fi die mule wi pe se ri opolopo awon to je osise ajo eso alaabo oju ofurufu yi won ni wi pe awon ti bo si agbegbe igbokoda nibi ti won ni isele na ti sele nijoba ibile Ilaje ni o won ni nise ni awon ti bere awon ise iwadi lorisirisi lori awon to le lori to le sokunfa ibugbamu ado loro ohun afikeleju adu ibugbamu oko ofurufu ni oje ijamba oko ofurufu ele to gbe mi awon eyan 25 ni ipinle Ondo won ni ki gbogbo omo Nigeria ki won farabale o ki won o si ni suru jojo tori iwe pe kini abajade ise iwadi awon awon ofisita laipe iwe iroyin punch na lo ko laaro yi ka fe eleyi kun won ni awon iko alakata kiti kan eleyi to je wi pe won je afikeleju akosanu wa o won ni won tun gbe mi awon meji kan to je omo ologun ati enikan to je omo orilede China won ni awon iko karambani ti won sose buku won yi won ni awon na ni won
kẹfin wípé wọn jẹ afurasí alákatakí ti lakura wa wọn ni bi àwọn ni wọn ṣọṣẹ ọhún wọn ni wọn gbẹmí àwọn ọmọ ológun méjì àti ọmọ orílẹ̀-èdè china kan ìyún nínú ìkọlù eléyìí tí wọn ṣe ìyún sí àwọn òṣìṣẹ́ agbaṣẹ́ṣe kan tó jẹ́ wípé níjọba ìbílẹ̀ maiyama ní ìpínlẹ̀ kẹbí náà ni wọn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ wọn ni wípé àwọn tó jẹ́ ikọ̀ lakura wa yìí àwọn náà ni wọn kàn lọ ká àwọn èèyàn ọ̀hún wọn ni wọn ká wọn mọ́ bùbá lẹ́nu iṣẹ́ wọn ni wọn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó wáyé ìyún ní ọjọ́ ìjẹta òde yìí sí àná pẹ̀lú bó ṣe jẹ́ wípé àwọn karambà ní ọ̀hún òun náà ni wọn ṣe kíni wọn lọ lọ́pọ̀ yanturu wọn ní ọkọ̀ kẹ̀kẹ́ alùpùpù ìyún ọ̀kadà eléyìí tí wọn gbé wọn ní ń lọ bí ọgọ́rùn-ún ìyún 100 níye wọn ni wọn ya wọ sáìtì ọ̀hún ni tó sì jẹ́ wípé wọn bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn èèyàn báṣubàṣu wọn ní gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ aláàbò tó wà ń bẹ̀ nígbà náà bó ṣe ṣe lálàyé ni o nígbà tí àwọn akọ̀ròyìn tí wọn ó ba ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kẹbí tí wọn ó bá sọ̀rọ̀ ìyún sp bashir usman ó fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ òun ni ìṣẹ̀lẹ̀ náà ń ló ṣẹlẹ̀ ń ló wáyé o tó sì jẹ́ wípé níbi tí àwọn èèyàn ọ̀hún tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn ibẹ̀ náà ni wọ́n ti lọ ká wọn mọ́bẹ̀ wọn ni ojú ọ̀nà sokoto badagry super highway níbẹ̀ ni àwọn èèyàn ọ̀hún ni wọ́n ti ń ṣiṣẹ́ o kó tó di wípé àwọn ikọ̀ alákatakí ti àwọn karambà ní lakura wà tó jẹ́ wípé wọ́n lọ ká wọn mọ́bẹ̀ àfi kí elédùn àkọ́ṣà àánú wọn ní ṣiṣẹ́ ṣe o lágbára lọ́wọ́ ọlọ́run ọba ní ìpínlẹ̀ èkìtì ẹ jẹ́ amúlápá àti bí yìí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ èkìtì abiodun oyebanji lana ode yi won ni nise ni o gbe episteli aba isuna ti odun 2027 ti ipinle o won ni lo gbe keke bi igba te eyan gbo mo tuntun ni won ni o gbe lo si waju le igbe ma asofin ipinle ohun lana ode yi won ni aba eto isuna lo din die ni 500 billion naira eleyi ti won ni wi pe won fe fi sise iyun ni ipinle ekiti lodun 2027 ni o oye banji fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí àbá ìṣúná ọ̀hún òun náà ni àwọn ṣe kíni làwọn gbé àkọlélé lórí tó jẹ́ wípé iwájú báyìí òun náà ni wọ́n fi ṣe balógun ní ojú ìwé àkọ́kọ́ ti ìwé eléyìí tí wọ́n gbé lọ tí wọ́n sọ ní ìwé àbá ètò ìṣúná náà wọ́n ní ó kọ eléyìí tí wọ́n sọ òun náà ni àbá ètò ìṣúná ìtẹ̀síwájú àti àṣeyọrí ńlá eléyìí tó jẹ́ wípé yóò mú bá ìpínlẹ̀ náà ni o wọ́n ní àwọn jókòó táwọn sì ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa láti rí dájú wípé nígbà tí àwọn ó lo àwọn owó náà báyìí wọ́n ní fún ìdàgbàsókè àti ìlọsíwájú síwájú sí ìyún fún ní fún ìdàgbàsókè ìpínlẹ̀ Èkìtì òun náà ẹ wo ìròyìn yun ó wà nínú ìwé ìròyìn ti punch eléyìí tó jẹ́ wípé ó wà ní ọwọ́ mi ẹ jẹ́ àdókè lọ́hún ká jẹ́ iṣẹ́ bíi méjì mẹ́ta eléyìí tó wà níwájú wa tá a bá padà dé a mọ̀ wá tẹ̀ wájú ǹjẹ́ ẹ ti gbọ́ leléyìí o níkànnì rédíò 1103.5 FM à ń padà bọ̀ ẹ kú kalẹ̀.

0: Electric and you. Do you need more enlightenment about the power sector? Or you just want solutions to electricity issues? Then, make it a date on the program. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5 FM. Professionals from Ikeja Electric PLC will be joining us live to enlighten you on all you need to know. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5 FM. Don't miss it.
1: Ẹ̀yin ẹgbẹ́ òṣèlú, ẹ̀yin olùdíje, ṣé ẹ ní èrò àti ìpè tí ẹ fẹ́ kí àwọn ènìyàn gbọ́? Ó yá, ẹ máa bọ̀ lórí Radio 1, 103.5 FM. Ẹ mú àwọn ìpolówó yín, ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Àwọn ètò òṣèlú àti àwọn ìsọfúnni ìpolongo yín wá sí ọ̀dọ̀ wa. Kì í wá tún ṣe orí rédíò nìkan ni wọ́n máa ti gbọ́ yín. A tún ṣe live stream lórí Facebook o. Ẹ má jáfara. Fún ìpolówó àti ìbéèrè, ẹ pe Abiola Peter sórí 0803-572-5787. 0803-572-5787. Tàbí Lekan Awolugha sórí 0703-899-8468 0703-899-8468 Radio 1 103.5 FM Ibùdó tí òun ti ń lọ́dọ̀ àwọn ènìyàn.
2: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolú ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé Lekan sí orí ẹ̀rọ 08028296023 tàbí Bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.

ẹ káàbọ̀ padà ǹjẹ́ ti gbọ́ ń tẹ̀ síwájú nìkan ni rédíò 1103.5 FM bá a ti ṣe ń tẹ̀ wájú àwọn ìròyìn ọ̀hún ó sì sodo sí iwájú wa o ọ̀dà bẹ́ẹ̀ yìí náà lè polówó ọjà kẹsì kéde yún lágbọ́n ti bí yìí ẹ wàràwàrà báyìí náà lẹ́tàáta kíru ọmọ ẹranko kẹranko tó tà lábala àgbéyẹ̀wò láàárọ̀ yẹn ti mọ̀ bá a ti mọ ṣe ni gbogbo ọjọ́ Friday báyìí àwọn ìròyìn ilé ìta bá mú wa lọ́kọ̀ọ̀kan ìjèjì náà lẹ́ láǹfààní láti sọ sí tákòókò bá ti tó ẹ sọ sí ìròyìn eléyìí tó bá jẹ́ wípé ẹ fẹ́ sọ sí nínú ẹ̀ nínú

yàrá ìkẹ́kọ̀ọ́ tó wà ní ìpínlẹ̀ Èkó ẹ̀rí wípé àwọn ọmọ ti pọ̀ jù eléyìí tó sì jẹ́ wípé kò jẹ́ kí ètò ẹ̀kọ́ kó lọ bó ti yẹ kó lọ kábíyèsí ọba Akinolu òun náà ni wọ́n fi ọ̀rọ̀ yìí síta o pẹ̀lú bí wọ́n ti ṣe ń fi àìdùnnú wọn hàn sí bí yàrá ìkẹ́kọ̀ọ́ gbogbo ní ìpínlẹ̀ Èkó bó ti ṣe jẹ́ wípé àwọn ọmọ ti pọ̀ jù ńbẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ní orí ètò kan eléyìí tó lábala àgbéyẹ̀wò iyùn lórí ètò kókó inú ìwé ìròyìn eléyìí tó jẹ́ wípé ó wáyé iyùn lánà òde yìí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí ó yẹ kí àwọn olùkọ́ káwọn náà mọ múra lẹ̀ wípé tọ àwọn ń lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ kí wọ́n ṣe àwọn àyẹ̀wò eléyìí tó dáa kí wọ́n gbé àwọn lesson note wọn káwọn náà gbé kí wọ́n sì mọ ṣe kíni kí wọ́n kó àwọn ọmọ bí ó ti tó àti bó ti yẹ ọba àwọn olùkọ́ káwọn náà mọ múra lẹ̀ wípé tọ àwọn ń lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ kí wọ́n ṣe àwọn àyẹ̀wò eléyìí tó dáa kí wọ́n gbé àwọn lesson note wọn káwọn náà gbé kí wọ́n sì mọ ṣe kíni kí wọ́n kó àwọn bí ó ti tó àti bó ti yẹ ọba àlàyé ọ̀hún wọ́n wá fi díẹ̀ múlẹ̀ wípé ìdí tó fi jẹ́ wípé ẹ̀ka ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Èkó ó jọjọ òun náà ni bó ti ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó wọ́n ní a kì í sanwó orí wọ́n ní ó dìgbà tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà tá a bá ń san owó orí wa dé òun náà ni ó jẹ́ kí ìjọba kí wọ́n rí owó láti ṣe kíni láti mú kí ẹ̀ka ètò ẹ̀kọ́ wa kó túbọ̀ tẹ̀síwájú wọ́n ní ṣe bí ẹ̀kọ́ tẹ̀ ń wò yìí òun náà ni ọ̀pákùtẹ̀lẹ̀ sí pèpele sí ọjọ́ ọbájú rere fún sí ìgbàsókè àwùjọ wọ́n ní ṣùgbọ́n bí a bá wá wò wípé tọ̀ owó àwọn onílò àti sanwó orí wọ́n lè kù díẹ̀ káàtó báwo dáadáa àwọn tó wà ní ìjọba àtàwọn tó jẹ́ wípé wọ́n ń ṣe láwọn ilé iṣẹ́ kànrìn kànrìn òun náà ni wọ́n ń sanwó orí yìí pátá jẹ́ aráàlú ọ̀pọ̀lọpọ̀ wa a kì í sanwó orí bó ṣe mọ̀ wọ́n ní eléyìí sì rèé bí ìjọba bá ń sanwó orí òun náà ni ó jẹ́ kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè gbé àwọn ìgbésẹ̀ tó yẹ pàápàá jùlọ ní gbọ̀n ètò ẹ̀kọ́ wa ní báyìí o kábíyèsí ọba of Lagos ọba Akinolu wọ́n ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí ìṣèjọba tàbí ìjọba kan tó lè gbé ìgbésẹ̀ láì ṣe wípé àwọn aráàlú sanwó orí wọn déédéé o wọ́n wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí dájú wípé à ń sanwó orí wa torí wípé ìgbésẹ̀ tó yá gbé ni n tó ṣe pàtàkì tó ṣe kókó ni ká sanwó orí ẹ wò ó wọn ní dandan báyìí náà ló yẹ kí owó orí ó jẹ́ bó ti jẹ́nu iyùn ní apá ti bẹ̀rùn ọ̀dà ẹjẹ́ àwo bí ìròyìn bíi méjì kan iyùn nínú ìwé títí Lagos Temple bí ó ti ṣe jáde ní àárọ̀ yìí wọn ò bá bọ̀ wọ́n ní tó ń doni báyìí iná ní pọ̀ lọ́rọ̀ ẹni o ìkun òkú ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Èkó náà mo ṣì wà ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olu wọ́n ti fìdí ẹ̀ wípé àwọn ó gbé ìgbésẹ̀ lórí bó ti ṣe jẹ́ wípé níṣe làwọn olùkọ́ ni wọ́n ń pariwo wípé ilé tó wọ́n gógógó yìí ọ̀nà wo ló gbà o wọ́n ní àwọn olùgbé ìpínlẹ̀ Èkó níṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ ń pariwo tipẹ́ wípé ọ̀rọ̀ bó ti ṣe dé níṣe ni àwọn láńlọ́ọ̀dù àti àwọn tó jẹ́ éjẹ́ǹtì wọ́n kàn fẹ́ fi kíni wọ́n fẹ́ fi owó ilé wọ́n ṣàfẹ́ fi ọmọ bí ìgbà téèyàn fẹ́ fi ọ̀rọ̀ owó ilé fi gbẹ̀mí àwọn olùgbé ìpínlẹ̀ wọ́n ní eléyìí náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lé lórí o wọ́n fi díẹ̀ pé àwọn àjọ kan eléyìí tí wọ́n pè ní tenant advocacy group òun náà ló jẹ́ wípé wọ́n ṣe lé wọ́n ti ṣàgbékalẹ̀ rẹ̀ ṣe wípé iṣẹ́ ó lọ bí ó ti yẹ àti bó ti tọ́ wọ́n ní àwò dáadáa níṣe làwọn míì tí wọ́n pera wọn ní estate developer àwọn láńlọ́ọ̀dù ni wọ́n ó dì páńpá pọ̀ bí wọ́n bá sọ̀rọ̀ owó ilé báyìí ni kò bá gbé agreement and commission wọ́n ní gbogbo ẹ̀ yọ gọbọ ẹni léyìí tí wọ́n ní wípé ó kù díẹ̀ káàtó wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ báyìí tó sì jẹ́ wípé láìpẹ́ láì jìnà òun náà ni gbogbo ni ó jẹrodò tí yóò lọ mú mi inú ìwé ìròyìn Lagos Temple náà ni eléyìí wà iyùn ní àárọ̀ yìí náà òun ni ẹni tó fi ìgbà kan ní jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó iyùn gómìnà Babátúndé Fáṣọlá òun náà ló ti ṣe kíni ó ti bu ẹnu àtẹ́ lu àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó wọn ni wípé àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ tó jẹ́ pé wọ́n ti ṣe takuntakun fún ẹgbẹ́ òun náà ló dàbí wípé wọn ò ẹ̀rí wọn ò ṣe dáadáa sí wọn mọ́ wọn ni wọn sọ wọn di ẹni àná eléyìí tí wọn sì sọ wípé kò rí bẹ́ẹ̀ bí ó ti wù kó mọ ẹ wo ẹ jẹ́ àbí 0704700331 òun náà lẹ́fìfàní àti wọlé iyùn ní apá àti bẹ̀rùn ní àárọ̀ ìta ẹ jẹ́ àdókè lọ́hùn ká jẹ́ iṣẹ́ yìí bá bá ti padà dé ìròyìn eléyìí tó jẹ́ pa àti mú wá fún yín ẹ láǹfààní àti mọ.

ní ìdààmú orílẹ̀-èdè wa nàìjíríà ò ní bàjẹ́ a mọ̀ tẹ̀wájú la ṣe ìlédùà ká mọ̀ fèyí ṣe lọ lórúkọ ọlọ́run ọba àti lórúkọ ọ̀gá àgbà wa gíwọ̀ ọ̀gá àgbà alápatì ọ̀gbẹ́ni abiola peters mr perspective òun náà ni a fi ń dágbére ní àárọ̀ yìí tá a sì ní dágbére fàyà lọ́wọ́ ọlọ́run ọba tó bá ti di aago mẹ́jọ a darapọ̀ mọ́ olùṣẹ́ wa lábújá ibi tí a ti mú èrè orí oyin léde sí wà fún yín ẹ ṣeun o bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa àdúrà mọ́ mi ọmọ balógun ńlọ́kọ̀ mi o ẹ ṣeun o ẹ ṣeun ẹ ṣeun.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀, tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ rinkinsin, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba mi rán. Àwọn lọ́lọ́run ọba mi rán torí wípé ọlọ́run ọba mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣúlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣúlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168 Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣúlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́run ọba mi ṣe kọ́ póun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé àlè máa bá lọ báyìí. Òun mọ̀ bìkan. Tẹ́ ẹ bá ní wò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agri Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn, street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, number 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣúlá Aba ńbẹ̀. Ẹ̀yin ti fọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kó máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣúlá Aba. Ẹ̀yin ti ìyànà pájà. À ń bẹ ní nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdojúkọ Gowan Estate. Emma Bawambe. T. Osodi. Awani. Ladipo Bus Stop. Ni Ikeja Long. Nilepo Majok ni Adoju Kobi Bridge Elese yen Etiri Magnet Plaza Te Bati Debe Ebere Block 125 Etiri Bana Wambe Anifa Isalubao
0: En Ekpe Wansori Number 091-57-58-9016 091-57-58-9016 Tabi Kepi Wansori 070-38-61-5168 070-38-61-5168 Egbo Iwo to oba ti gbiyanju gbiyanju To ti lo kaakiri O ti lo gba O ti lawo nipa oro Olojude yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala ari daju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o eku ka
4: awon agbabo won so pe igi guguru magun mi loju atokiri lati nlo amojuto irinrun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo oku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyikeyi apere aise dede nipa iriran re tete dide buya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wari be ma
0: iwo ti ri bi oye tabi o ti rukurukuru oju lewo o nta bye bye abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise osula aba ai solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara o woda pa o ko ba pa o wodese o ko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese rajo die e ku kale o

0: ẹ̀káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pọ́n tó ń wa mi pòròpòrò. Ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òṣúlá Abba. Ẹ̀yin náà ò ní fàìsàn lògbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí Ọlọ́run ọba mi ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni, iléeṣẹ́ Òṣúlá Abba Eye Solution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba mi ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun, kórí náà rí n tó fẹ́ jẹ, àbí ká lejò ó wọlé, ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé, kàbí tá mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀, tí kàbírù ó wọlé tá wà mẹ́wúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn, tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà, àìṣe dédé ojú ló ń mú èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣe dédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òṣúlá Abba Eye Solution. Òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbùn o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì ré, àwọn ò kí ń farapamọ́ jẹ̀yàn níyà, lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sànmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tún jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣúlá Abba Eye Solution kò tí ì dé ṣé tí ìgbọ́ tiyín ni? Àbẹ́ẹ̀ mọ̀ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka báìbù, ẹ lè ka kùránì, kòtùlẹ̀ yín ń wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀, àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú, ó yá ẹ mú bá ìròkè ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ pé 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà Bàbá Òṣúlá nù. Bàbá Òṣúlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ́, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka báìbù kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọ ni lẹ́nu nínú ojú la àbá mójútó. Ká ẹ jẹ́ ká fìgò sílẹ̀, ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ̀ ó yá ẹ̀kú kalẹ̀.
1: láti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí o máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ̀ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Tàbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kó tú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
2: Ní bàbá Fúlàní wí àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
3: Mo kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédé àkókò yìí. Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Òsúlà Abà. Iléeṣẹ́ tó jẹ́ pé ìgbáyé gbádùn gbogbo ẹ̀dá ló jẹ wọ́n lógún. Níbi káfewé àtegò, túìdè, dáìdè, gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́, àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àìsàn tẹ́lòmíì ti náwó náwó sí, tán ti fẹ́ gba kámú, tán ti fẹ́ sọ̀rì tínú. Ẹ má ì tí ì jẹ́ ká gba kámú aburú o, adìyẹ tí ò tí ì kú sí lè jàgbàdo. Iléeṣẹ́ wa ló ṣe àgbékalẹ̀ egbòogi alágbára bí àrá. Egbòogi oníbẹta 3-in-1 package tó ń ṣe iṣẹ́ fún ìṣòro ojú ọlọ́jọ́ pípẹ́ àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀. Òsúlà Eye Solution Powder Plus, Òsúlà Herbavitas, Òsúlà Antibiotic Powder. Mẹ́tẹ̀ẹ̀ta nìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀. Tán sì ti lù ú lóǹtẹ̀. Wọ́n ti ní NAFDAC number o. Tó bá ń ṣe wá bí ẹni pé ojú wa ń léwó, ó ń tà bàbá, ohun tó súnmọ́ lálé rí, tó bá jìn, a ò lè rí. Ẹ̀yin rí bí ọyẹ́, ṣe lẹ̀yìn rí kùrukùru. Kòtò lẹ́yìn wò, ó wá ń jọ gegele lójú wa. Ẹ̀yin ò ríran kàǹkan tó bá wẹ́ mọ́, àbí gbogbo nǹkan ń ṣókùnkùn. Ẹ̀yin ò lè wo iná, ẹ̀yin ò lè wo oòrùn. Ṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fà yín ní tẹ̀ẹ̀tẹ́ kẹ́ ẹ tó lè jáde. Ẹ̀yin ò dá ojú ẹni tó ń kí yín mọ̀ mọ́. Gbogbo ayé ti ń fura pé nǹkankan ti ń ṣẹlẹ̀ sí ojú titi wa. Ẹ̀yin ò lè wa mọ́tò lálẹ́ mọ́ nítorí àìríná. Wọ́n ti fẹ́ dá wa dúró lẹ́nu iṣẹ́. Ẹ̀yin wo nǹkan funfun tó lé tóńtó síbi ìríran titi wa. Irú orúkọ wo làwọn olóyìnbó ni wọ́n ti ń bá wa pé n ti ń yọ ìríran tiwa lẹ́nu. Òsúlà Eye Solution Powder Plus ni egbòogi táwọn ayé tún ń lò tó fi ni lọ́kàn balẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu. Iléeṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó ní pènijà ojú tán ti náwó náwó tó tó kọ́ pẹ̀tẹ́ ẹ̀sì dànù nítorí rẹ̀ sí. Ẹ mọ́ làágùn jìnnà mọ́ o, ẹ yé fowó ṣòfò. Ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn. Tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí. Iléeṣẹ́ Òsúlà Herbal ní kẹ́ ẹ mọ́ bọ̀ tààrà. Òsúlà Eye Solution Powder òun ni gbogbo àwọn tó ní pènijà ojú tún ń lò tán fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó sí bú a tù. Òsúlà Eye Solution Powder ó ń mú ojú tó ń sú, tó ń rí bí ọyẹ́ àtojú tó ń wò bàìbàì tí kò lè kàwé. Ka Bible mọ́lẹ̀ rekete ni o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́yìn ò báyìí tí ìfìgòsójú, ẹ̀yin ò kí ń rí nǹkan kà. Ìmọ̀ fìgòsójú kàwé. Ka Bible tẹ fóònù tẹ kọ̀m̀pútà. Kì í mọ̀ jẹ́ kéèyàn ó múra sí n tí ń yọ wọ́n lẹ́nu nínú ojú o. N tó ń yọni lẹ́nu nínú ojú ló sì yẹ ká mójútó o. Kó tó di pópẹ́. Mélòó mélòó àṣeyọrí tá a ti ní àkàìmọye ìjẹ́rìí níléeṣẹ́ Òsúlà Herbal. Ṣé ti arábìnrin kan tó jẹ́ pé bí ò báyìí tí ìfìgòsójú kò kí ń rí nǹkan kà tọ́lọ́ ń lò wá fún la fẹ́ sọ ni. Àbí ẹni tó ti ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kíní tó ti ṣe lẹ́ẹ̀kejì tó jẹ́ pé n tí wọ́n ń torí rẹ̀ ṣe kò kúrò níbẹ̀. Àbí ti arákùnrin kan tó ti lọ sí òkè òkun láti lọ ṣètọ́jú ojú ń bẹ̀ nígbà tó padà dé. Ṣe ló tún rí bí ọyẹ́ ṣe ló tún rí kùrukùru àfìgbà tó lewé àtegbò. Ilẹ̀ baba wa níléeṣẹ́ Òsúlà Herbal lànà dànù fi dópin lórí ojú wọn o. Òsúlà Eye Solution Powder tiwa yìí wọn ò kí ń kan sójú o. Ẹnu báyìí lẹ máa lò sí tẹ́ẹ̀sì mọ rí rìsọ́ọ̀tì rẹ̀ nínú ojú wa. Gbogbo ẹ̀yin ọmọ táwọn bàbá wa àtìyá wa ń pariwo pé àwọn ò mọ̀ rínà dáadáa tán níṣe ló máa ń dàbí ẹni pé kùrukùru ń bolẹ̀ nínú ojú àwọn. Nǹkan kan ń ṣe wẹliwẹli nínú ojú wọn tó dàbí ń pé ìrì ń sẹ̀. Gbogbo nǹkan wá ń jọ funfun funfun lójú grandma grandpa bá ń ṣe ń kọlu gbá bẹ́ẹ̀ náà ń kọlàwo nínú ilé. Ẹ má mọ̀ jẹ́ kọ̀rọ̀ wọn oṣù wa. Àwọn bàbá àtìyá tó jìyà nítorí wa ká lè débi gíga ká lè jẹ́ èèyàn pàtàkì. Wọn ò mọ̀ gbọ́dọ̀ dí tá ń wọlé kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ ká lè jò ó wọlé ká mọ irú àlejò tó jẹ́. Àìṣe déédé ojú ló mú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ mọ fọwọ́ pa ògiri kó tó lè rìn. Yorùbá ní ẹyẹ kìí fò kókorí sọgi bí ẹyẹ tí ò lójúkọ́ o. Gbogbo ẹni tó ń gbọ́ mi ojú ò ní relédè gbogbo wa o. Àdírẹ́sì wa nìyí o.
4: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú níbi gbogbo gbogbo te ba tin nbo e bo le ni agri bus stop ni ilu ikorodu leko egbe okada to nlo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe